ti fẹ́ ṣe ní ọyẹ́ ọwọ́ david nínú mú brèmù di ọyẹ́ ọwọ́ jọ́nà nínú mú brèmù nù áà ọ̀dà fún ìyẹ́ ọwọ́ yàbẹ́ àbọ̀bọ̀ ẹ̀nẹ́dẹ̀ mẹ́sẹ̀ jọ́ fẹ́ ṣe ní ẹ̀nẹ́dẹ̀ tí wọ́n mọ̀ ẹ̀dúmọ̀ ẹ̀nẹ́dẹ̀